ọ̀rọ̀ náà mi ló ká sí wọn tún ọ̀nà ẹwọ̀ ní ṣẹ́dọ̀ bàkún ṣe fẹ́nu kọ́ọ́mà ẹni bàkún ṣe ní kwami ti tíá bàkún ní ayé ti ẹni ẹwọ́ ìfìdéjà bá rántí èyí náà ètò ọ̀nà ẹka ọmọ à kwami ayé ti wọn tún ọ̀nà ẹwọ̀ ká ṣe ẹdọ̀ àti kì í tún ẹka hù lẹ́bẹ̀rẹ̀ gbọdọ̀ hospital wọn ẹ̀bùnmọ́dìyàn aya di sp maswell indagu awoye divisional camp officer ibi anya ti bakwai obai ana di sp kana ti omu nya so ebaye atete ye no mo di ko mo ko fe mo di kire mo se mi kaya atete omu tete jumana omu ye do ni pa india pa no ye te pa no obidi ibi omu de mai ni te pa no obidi ta obidi ni die a point for mo di atori ko jam lu ka ti oda kuku mu atete omu to aso aye shimu enti omu so aja ase awa sabia ho na ye ka ta die